0: me wa bẹni mẹbi wa ti.
1: Wa sẹ́sẹ́ ma bẹ́ẹ̀.
0: Wa sẹ́sẹ́ ma bẹ́ẹ̀ wọ.
1: Mísí ma ń yá bẹ́ẹ̀ ma yẹ ṣe.
0: Sọ ọbẹ̀ dánù wọ.
1: Wa sẹ́sẹ́
0: ma bẹ́ẹ̀. Wa sẹ́sẹ́ ma bẹ́ẹ̀ wọ. Wa yá bẹ́ẹ̀ wọ fi náà fi họ.
1: Ọwọ́
0: ayi
1: mẹ́mẹ́mẹ́.
0: Bébè.
1: Ẹ̀rọ ni wa yí mi súnmọ́.
0: Wa yí súnmọ́ dáná. Wa ti súnmọ́ fún fún ẹ̀ sẹ́.